0: na be frɛ na ba be hyia wo na yɛde waba frɛ yɛn na bra yɛ mɔmpa yɛ yɛne wa bla bɔbɛ
1: bla na ɔfrɛ sisia no wotie yɛ wosan frɛ no ma na yɛmbisa no asɛm yɛ
0: bakyɛ wo na wofrɛ sisia no yɛpɔn
1: frɛ ne maame no
0: bakyɛ wo yɛpɔn afrɛ yɛn ne ɛno mmɔ nkɔmmɔ nea wofrɛ yɛ no asɛ na bla na wɔso akoma yɛ wo ya no yɛpɔn afrɛ yɛn yɛno bɛbɔ nkɔmmɔ amen
2: amen
0: awurade hyira asɛm pa atiefoɔ nyinaba
2: amen.